ne ti sẹ́ni ẹ̀wọ̀n tí ó sọ bí no wọ́n sọ bí no ó dáná sí o wọ́n dáná sí o ọ ti sáadá bẹ́ẹ̀ sẹ́wọ́ ní mi kàmọ́ ní èsì wa náà bí ti sáà ní wọ́n tí màmí káì wò ọ sì káì fi wọ́n máa fura bẹ́ẹ̀ mú ní ẹnẹ́ káì fi àwọn tí ó àwọn kọ́ ọ̀ mú rẹ̀ bí màmí sọ́wọ́ yàrá dúdú à ẹ̀ bọ́ wọ́.